0: ó ti ẹ mọ yìí, àbò mọ bí mo ṣe jẹ́ nílẹ̀ yìí.
1: Lágbájá lọ ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, mo máa lọ kùtà.

lókè ṣòfin pọ́dà bọ̀ ọ̀gá díẹ̀ nílò lóbọ̀ wà mẹ́ríkà lọ fún tọ̀ akátá wọ́pọ̀lọ́pọ̀ plenty plenty ọmọ mi wọ́n fẹ́ jẹ́ kí sálẹ̀ orí mi lójọ́ mi ọ̀tá ìbájọ́ mi ọmọ pé I define my way nípa pẹ̀lẹ́ ló kọ́ stop my rain bẹ́ẹ̀ lọ ìmúbi trend bíbí bíbí wọn nínú jíjìn jẹ́.